0: Podcast.
1: There are men whose lives become a sermon before they ever open their mouths.
2: Men whose very existence whispers and sometimes thunders that God is faithful. Pastor Dr. W.F. Kumuyi is one such man.
3: Nebato Kumuyi, Enodo Yahoo, Walo Weton, Enerayin Dudu. Besan e toton jere do polo de no dawe na nyirando no leton wo lo je sono yi jomi ona gbetole e ma juro nyirando no le ni ku o wa gbledo ai ha meto e ehn na do clan de do fo jere ko de son wewe wonu bẹ́ẹ̀ de dónú kan bó tó yẹ òhódọ̀ bó tó mẹ́pọ̀n bó sọ tó dẹ́físán wà hàn gbẹ́tọ́ ṣùṣúlẹ̀ kákàbọ̀ dípàlẹ̀ fi ṣàgùn wáyé dídú ààyè ẹnẹ́ ó tù núwé jẹ́rẹ̀ núwé jọmi ọ̀nà wálẹ̀ díẹ̀ ẹ bẹ́ẹ̀ sán wéhọ́ dáhó yunifásitì tọ́mẹ̀ bó tó gbẹ́tọ́ fọ̀tàn pó sán mẹ́yìn gbéjì káká yìí yòówó tọ́mẹ̀ mímọ̀ lọ jẹ́rẹ̀ sí ìdága ṣẹ̀jìrẹ́gò náà àsán síso síso dé eyéde náà húnhún wà lówé tán ẹ̀rọ sísan ni jẹ́jẹ́ bọ́sọ́nà dúàbọ̀ jìrẹ́mẹ̀ bọ́sọ́nà wíwẹ́ mọ́nà pọ́lọ́ ẹ̀mọ̀nà gbá ọ̀họ́ dé tó yín kọ́ èdè tọ́mẹ̀ nínú pọ́ gé rẹ̀ náà tẹ́lá náà jẹ́ nítorí gígó paná tó gbẹ́sán tó pọ́lọ̀ tó gbẹ́sán mẹ́ ipò lẹ́tàn mẹ́ mímọ̀ dọ̀ dípàlẹ̀ ṣáàgùn bẹ́ẹ̀ bó hún ẹ̀dàgà náà nínú tẹ́lá hún ẹ̀dàgbẹ́ ó tó dínbí ẹ mọ̀nà hù mẹ́tanù kúpọ́n mọ̀nà pọ́lọ́ ẹ mọ̀ sọ̀rọ̀ ṣètò náà mẹ́lẹ́bù lé hún gan o jì indo mede yede na je onugbonugbo blebu enu lesun meki klo dipale sa gun to gbe enu te na ihon gbelo blebu na o tonu semelo potan beto foton foton le beto livi livi le to gbe devisiona ebe podo biblu una mepo e manso dagedu san nuwe jẹ́rẹ̀ kò yí náà mẹ́ ẹnìyàn tètò wà lówó mẹ́ lẹ́gbọ́ tọ́tọ̀tọ̀ dọ̀bẹ́ kúmúyì ẹ dẹ̀dọ́nù kan ẹ máa sọ pọ́n gòdò ẹ gbé ẹ máa nílò mẹ́jẹ́ tó kẹ́rẹ́ mítòrídóríà mẹ́ àìhán yán ẹ̀ mẹ́ àìhán tán mẹ́ tínà àìhán blébu mẹ́ jẹ́rẹ̀ kò wúlẹ̀ àwúdà yìí náà ẹni ó tó ẹ̀sán kan àlọ́ tó pọ́pọ́ yẹn pò náà tó wòye ẹ̀tọ́ dr w kumuyi mi wà nùgbàwó égbé kọmẹ́jẹ́ ìhùnàdó tí pọ́ dómi pọ́ mọ́rọ̀ pọ́ jùlọ́jẹ̀ dáhó ẹ̀yìn nàdó sọ̀gádọ̀ hódógbọ̀n jésù dalẹ̀ jésù ẹ̀yìn hùnẹ̀gántọ́ mi tán ẹ náà mi ò gbẹ̀mádó podó bóso náà mi ò gbẹ̀ ṣoṣo gẹ́gẹ́ núwé sọ náà mi ìwé dúró mi ní ibo ilé podó mẹ́dẹ́bù lẹ́pọ̀ ga mina bẹ kpodo odẹpo otọ jiwoyewo lọtọ e mi dúpẹ́ náà iná ago hìn mi wá jésù kristi òvidé tán ló pọ́ akẹ́tọ̀ èdè dogbon ewu odari we mi o mo hunre ga podo oledia iha meton po dogbon ewu odari we mi ko lesu to bi jiwe yewetan boazo po mi do gbe kedi o gbe to e tinto holdu jiwe yewetan me Boisson au thème de Oula Ouda et non, mais tu as heureux de tout mettre en. Non, mais au Jomiole, pour Nado, non, Bézan, Bézan, Miton, Podo, Yepo, Tomado, Podoin. Donna, mais, non, mais, ou l'aide, Nido, Sogaï, Boy, Donna, mais de Volega. Jesus, you come here, me, who that is. We are the Podogo, Midopana Jado, Edna, me as I bet on, as I see sent on another sign.

sẹ̀pọ̀ nùkan tọ́ tó ilẹ̀ tó fínà ẹ náà yìí ní báyìí fídíò yìí ní kàn kúnnù tó dá yìí bó sẹ́dọ̀ kan lọ́jí jáwé ẹ̀ náà yín ewo yín fífẹ́ gba o níbi èmi náà yìí kan jí wọ́n á dé kúnnù. Niche. Hallelujah. Hallelujah. Edo vivere to a fome. Asa we for toy godo bo e ma ga sison ni bo da o be me po de bi e ma so egbo imo hallelujah de bi e so ga sison ni e ma so do na sa pori ba mi pa okuru na hallelujah. Edo my gan no totally home to you ganji. Edo be very much up to you, mom. Hallelujah. Ero ni leko mi pa okuru na jawe asan jawe to ina wa pipe medu ma bo ina ina we kunu devo mi pa okuru na yin ko te anu yin hamso fida toto mas ede jesu wa na we ede mai ga se Edo ma iga se ganji bi o se ganse dia to degodo to sai me tejo devi en se ganse mo asa ganse me don te dia mo e Son we tenu gbon we O pe aton die to zain me Jesu hi aso gbon ne ya hallelujah o de mi na tepon mi na tepon din wona pon we Jesu ko wa ne Hallelujah. Do my boy now, you know it.